0: क्लास तुम कवाफी
1: इज वादी सम न्यूफनाटोम सीट्रा सोशियोलॉजी ना पकिफ्ट वे अंदो टिकिया अनुकट सेकुली फम्प्युफाना ना तंसा अमवे फिफंडासेना मतान सतिया सापानै फन फिफंडासे टिकिया मालागासे मतानिया ते फिफंडासेना उल्ला पानजिफ स्पाक Sympathipaka ny are voajanahary zay no fifandraisantsika fa tsy maka dia mamerina mandraka kehitriny io lasa sopotra fangalana arena fotsiny Madagasikara sy fangalana ny sosiny mamy dia avy eo lasitsika zay zany no dia io zavatra mahazo ny firenena io tsy mampandreritreritra fieritreretana de hoe andao antsoina ny feon'ny fieritreretan'ny mpiarabelona samy anaovan'ny babena ho an'ny Madagasikara fa raha izao no mitohy dia andovadezaka ny zanantsika ankehitriny sy nitarena karapitso ary io dezaka ara-pivelomana sy dezaka ara-kolontsaina zay ny miandrentsika rasidian'izao manova ny fofomba fifandraisantsika amin'ny Madagasikara tsy ho fifandraisan'ny mpanjifa manjifa fotsiny fa fifandraisana nahazo soa dia mamaly soa mazava ho azy ao anaty fiarahamonina misy foana ny tsy miraharaha misy foana ny tsy mahalala misy foana ny mpanaradrenyrano fa misy ko ny olona miraharaha ireo olo ireo sokajiny olo ireo misy na dia vitsy aza dia ity antso ity zany miantefa amintsika rehetra zay miraharaha anty Madagasikara ity satria ametraka lova soa ho an'ny zanaka kehitriny sy ny taranaka rampitso ary amin'ny alalan'ny herim-panahy sy ny fiomfieritreretana hoe manao valibabena amin'ilay nosy satria nahita soa dia averina ny soa
0: saotra tompoko lahy saotra tompoko vavy